3 attack we die on ma wadwum na dem was me man pie ba to promote to safwa was me me se po he ye see ye din na bi na die ba die na we yesa no a was me se me man pie we tire nye ye kura no wa chin sabo o she tesi o mrim he ajo me mpe die we ye no me mpe die o ba ma me guafu o was kume me se me fa safwa no man oh wa do eh what you you mobile phone friend that can give you problem ọmọ mọ bá fún ọ̀nà àtúrákìnrin òfò ẹ̀yẹ ní ilẹ̀ dùn ẹ̀nà ẹ̀ ń sọ yìí wọ́n jẹ́ fún ọ̀hìn mo ti new site wọ́n sẹ́ mẹ́sẹ́ mẹ́mẹ́rún pìẹ́ àtàkì bọ́ unnecessary attack hakí bẹ́ẹ̀ máa sá nẹ́ẹ̀dì ẹ̀wọ́n kò yẹ bíyà ọ̀nà ọ̀nà yẹ ẹ̀sẹ̀ jà máa bíyà wù pìẹ́ ní kúrà òkú tí ì sí gẹ̀ẹ́sì sáà àtàkì bọ́ nù my bema humete pa pa pa pa pa number 4 duyabo unnecessary duyabo eh duyabo no unyabo se hejirei once num ukuma fo bema ninu amema num nyina ubia geziu oba wase wa wadi ebetine ni su se wei na on support wa wadi nimu bi wa de duyabo